0: e caro e caso e kale lati gbogbo bi te tin gbo wa lori Yoruba language program on 4EB radio awon lo tu te gbadun jujuju o lo tu se yi.
1: Hello ayin ara le se dada la ba yin o e se te da po mo wa laaro yi o.
0: Dada ni lo tu o la won wa on absence without leave. Awo
1: ongbadun ni won si wa lori omi bi ton rin ton jaye ton wo gbogbo agbaye
0: ngo kon ti won jaye yen gan to je pe ohun won ti nlo
1: ohun ti ha ongbadun ni e
0: gbadun yen ti po je
1: ongbadun ni eya
0: o ni ose to koja bi abi ana o da bi pe orisirisi pade lo nsele kakiri ilu.
1: Orisirisi lo nsele awa lo gba faji ni ni lana
0: eyin frequent flyers
1: frequent flyer bi ti bawo
0: e te kan ma nlo kakiri ke lo ma jo
1: be no kin se a nso ni jo a ko lo ba won eyan se aseye ni ke
0: aseye
1: be ni
0: seni en se ojo ibi ni
1: awon se ojo ibi ni ajota odun
0: eni e ti n ko die die o
1: airo aye se bere ni ebo ni ogoji odun laye n bere
0: aye se bere
1: ah mebo lo se le ogoji odun aye se bere
0: won eyin duyan ese n duyan
1: aye se bere ni
0: ma gbera e ba lo sere ju e le omo kakiri ju mi o ni le dide lori ibosun ni ojo keji.
1: Eh, awon kan ni e
0: aye se nbere
1: de aye se nbere ni e aye se bere ni o ajo loju agbo
0: irun a ma fi orile a ma jade leti aye se nbere
1: irun wo lo fe tile
0: awon mi to ma ti n dagba olotu wa a bere si pari bo irun a bere si wu leti won
1: yin ami pe won dagba ni e pe won ti ni ogbon won eh awon ta den so ina de on ba tin de omodun yen ah owo ti ma wa lowo won gba ina ma wa ni management aye se bere ni bubu nkan
0: so fe yin ma se reti
1: eh awon kan ni e won opo opo
0: orisirisi
1: ni awon to jarugo dara won mo ṣugbọn awon to je bi adota odun ogoji odun awon ayan ayonge lo je agbo ni e ben
0: ko sarugbo ngana
1: a ko sarugbo gan lo australia parugbo dara e mo ṣugbọn gbogbo awon te mi mo ṣa ayonge ni won afa pati yen gan
0: ele lo aspirin ati fensic
1: iro
0: kefi wa laaro e won le se yan gan
1: mi yan kankan gbogbo ara lo se giri ijo ti mojo lana oto mi simi go eran ti orin ti simi ko wa nbe all the party where then they do for Lagos city
0: kí ni àwọn nǹkan ta ní fún àwọn èèyàn wa lé ni
1: oríṣiríṣi ní àwọn tó fìwé ránṣẹ́ sí wa tabara ẹni tó fẹ́ darapọ̀ pọ̀ mọ́ ètò wọ́n fẹ́ sọ̀rọ̀ tán ní ìbéèrè tán ní nǹkan tó fẹ́ sọ ẹ gbá wa láago nọ́mbà wa 0404 592 133 ẹ dẹ̀ lè fi ímeèlì ránṣẹ́ sí wa info@yorubaschoolaustralia.org ẹ tẹ̀wá láago ẹ fìwé ránṣẹ́ sí wa tẹ bá ní nǹkan tó ń dùn yín lọ́kàn àbí tẹ fẹ́ ka jíròrò lórí rédíò tẹ bá fẹ́ pè wá kẹ bá a sọ̀rọ̀ tẹ́yìn gan bá ní nǹkan tẹ fẹ́ sọ fún àwọn àwùjọ wa ẹ gbá wa láago ẹ fi ímeèlì ránṣẹ́ sí wa ètò yìí ti gbogbo wa náà ni.
0: Àbí ti gbogbo wa ni.
1: Ti gbogbo wa ni.
0: Torí ẹnìkan kọ lẹ́tà sí wa nípa ọ̀rọ̀ pé ta ló yẹ kó bá ọmọ wí ṣé bàbá ni àbí ìyá
1: tó àbí màmá àgbà àbí bàbá àgbà àbí ta ló yẹ kó ọmọ ti kọ́gbọ́n wálé.
0: Nǹkan tán bèrè ni pé ta ló yẹ kó bá ọmọ wí ṣé bàbá ni o àbí ìyá ni o wọn sọ ju yẹn lọ.
1: Bàbá ni ṣé kì í ṣe bàbá ló yẹ kó bá ọmọ wí ni.
0: Ìyá náà yẹ kó bá ọmọ wí.
1: Ẹ ṣe àwo.
0: Torí ìyá ó ní kí ìyá ṣe máa ń bọ́ ọmọ wí tó jẹ́ pé orí eto je pe o ma mogbon wa tori awon obirin ni mo emotional intelligence
1: iyan te so yen mo gba pe obirin ni emotional intelligence to po mo gba yen e ku lakaye pelu yen ṣùgbọ́n ìbáwí ìyẹn àwọn bàbá ni àwọn kọ́nà máa pè ní olórí ilé ni
0: olórí ilé ọ̀rọ̀ olórí ilé ọwọ́ náà lẹ́gbà wà o ṣe pé ọwọ́ ẹgbà gbogbo èèyàn ló wà lọ́wọ́ wọn
1: ní ẹgbà tàwọn ọmọ ni kìí ṣe ẹgbà ti ìyàwó wọn ṣe tó ń di ẹgbà ti
0: ọlọ́wọ́ ẹ̀ka rí
1: nǹkan burúkú ni
0: ẹ
1: àwọn ọmọ ni mo sọ wọn bá wọn wí
0: ṣé wọ́n lè yẹ gba ti ọmọ nílùú australia
1: ẹ jẹ́ sọ ìtàn kan eléyà wọn ti uk ni ọmọ yẹn àwọn òbí ẹ̀ báwí wa bínú wà lọ pé ọlọ́pàá pé wọ́n náà gan àwọn ọlọ́pàá pé àwọn child safety ẹ̀ mọ̀ náà wọ́n wá dé ó wà yà lẹ́nu pé ńgbà tán dẹ̀dẹ̀ àwọn òbí ẹni àwọn ọ̀nà tó tọ̀ pé ṣùgbọ́n ó dà pé kò fẹ́ẹ́ máa bá wọn gbé táwọn yóò ń dà ẹ̀ pé kọ́ mo lọ fún bí ọ̀sẹ̀ kan ó wà ṣàbọ̀ pé ìgbà míì àwọn ọmọ máa ń rò pé tọ́ bá máa wọn kúrò nílé àwọn lọ gbádùn ni nígbà tọmọ ẹ rí àwọn ibi tán mo lọ kí a lójú ẹ là òun gan fúnra ẹ ló ní òun fẹ padà sọdọ àwọn òbí ẹ.
0: But kò ní ṣe pé torí yẹn ni kí n na ọmọ kó fẹ́ na pa.
1: Ibù nílé kì í ṣe pé wọ́n na ọmọ pa. Díẹ̀díẹ̀ ní báwí.
0: Díẹ̀díẹ̀ ní báwí.
1: Kì í ṣe bí ká lo ọmọ pa. Nǹkan náà.
0: Ó kí n máa fi ara ọmọ yẹn bu àbí àwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó lára ọmọ náà kí n máa fi.
1: Ṣùgbọ́n èmi rántí pé ń gbàtà kéré o àwa jẹ́ palamba ẹgbà ló ń débẹ̀ o
0: kọ́ tó sọ
1: ọ̀rọ̀ kan báyìí ìgbà tí
0: ni
1: ọwọ́ ìyá mi mú tọ́ yẹ pé ó dẹ̀ yá o tí ni sọ̀rọ̀ tán ìgbà tí a ti bá ẹ lójú.
0: Bọ̀dà ń sọ̀rọ̀ nísìn ta ló yẹ kó bọ́ ọmọ wí ṣé bàbá ni o àbí ṣe
1: bàbá ni
0: kí ló tún ṣe jẹ́ bàbá. Bàbá àti ìyá ló yẹ kó dáwọ́ pọ̀ kan ṣiṣẹ́.
1: Ẹ rí yẹn sọ bàbá àti ìyá ni ló yẹ kó dáwọ́ pọ̀. Pẹ̀kú ẹni tó nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ìgbà míì ó lè jẹ́ nǹkan tó mọ ṣe tó nílò ìbáwí ló máa fi mọ ẹni tó tọ́ sí jù. Irú tí nǹkan bá ṣẹlẹ̀ tó yẹ pé ẹ̀kan bá ọmọ wí. Ó yẹ kí bàbá àti ìyá ti kọ́kọ́ pẹnu pọ̀.
0: Ìyẹn ṣe pàtàkì.
1: Nípa kì í ṣe pé nǹkan míì wà tó yẹ pé èèyàn máa fojú fò bàbá lè fojú fò kí ìyá má fojú fò. Ṣùgbọ́n ẹnu wọn láti kò pé eléyìí a máa jọba ọmọ wí nípa ẹ ni o.
0: Kì í ṣe pé kí bàbá máa bínú gan pa nǹkan kí màmá máa sọ pé kò tó nǹkan tó ń bínú sí níwájú ọmọ.
1: Bẹ́ẹ̀ni bí undermining.
0: Bàbá náà lè dúbọ̀ ṣe bẹ́ẹ̀ fún màmá. Àwọn ọmọ dẹ̀dẹ̀ dúbọ̀ rí pé ẹnìkan ló ní agbára jù bákan nínú ilé wípé màmá ti sọ ilé ìbọn tá a máa dúró de bàbá o bàbá ti sọ ilé a máa dúró de màmá.
1: Ó dẹ̀ máa ń wọ́pọ̀ o. Ó máa ń wọ́pọ̀ ó máa ń ṣẹlẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni pé téèyàn bá ṣàkíyèsí pé ó ń ṣẹlẹ̀ èèyàn láti tètè yí wà padà. Láti rí dájú pé àwọn ọmọ mọ̀ pé tí màmá wọn bá sọ nǹkan tí bàbá wọn bá dé nǹkan tí màmá wọn sọ ẹni bàbá wọn máa dúró lé ní ọmọ àgbà.
0: And ó yẹ kí bàbá àti ìyá kan ti even tí bàbá bá rò pé àyà nǹkan tí ìyá sọ yẹn ò gbà.
1: Àlójú àwọn ọmọ á sì ti ìyàlẹ́yìn.
0: Ìyẹn
1: ṣe pàtàkì kẹnu
0: kò. Nǹkan
1: tó tún wá wà ń bẹ̀ ni pé téèyàn bá ń bínú lọ́wọ́ ṣó yẹ kéèyàn máa bá ọmọ wí nígbà tó bá ń bínú lọ́wọ́ torí ó dà pé bínú téèyàn bá ń bínú ọ̀rọ̀ tí ó yẹ kéèyàn sọ èèyàn máa sọ.
0: owo yin
1: torin binu
0: owo ma move faster ju ogbon ori lo gba mi yan le owo le lo se nkan to ye ko se
1: e ma run ati na ngba ti bi meta ko to re
0: to de da ni yan dugo ma se child abuse ni
1: ran child abuse ko lo sha nu ko lo sha nu fun wa sha
0: fo ka won yan so kon kon ko we si wa kon fe nu kon da soro yi ta lo e ko ba omo wi se iya ni abi baba nibi ti won tin ba wa dasi awara ma jo nibi ama ma jo si shake

0: mo pe n gbadun wa
1: ah be mi
0: abi o
1: eh an gbadun ara wa o iyanra
0: jo eyi ekiti
1: awon ekiti
0: abi o an soro nipa kon sin ta lo ma ba omo wi an kon sin ba omo wi
1: be ni
0: eni kon ko letter si wa message lori Facebook pe bawo ni a se le ki awon mo wa laya so pe bawo la se le je ka awon mo wa wa resilient ni lu Australia
1: be ni tori aye yi le
0: ba awon mo Africa ba la se ma je kan wa resilient
1: kan fun won ni igboya
0: igboya
1: oro yen o ni agbara
0: bo ye ka pe awon nisegun kan ba soro ni pe
1: mo lero pe awon be ni o ye ka pe awon eyan wọ́n bá a sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ẹni tó kọ́ ló fi ránṣẹ́ sí wàyí náà a lè dá wọn lóhùn ráńpẹ́ ká wá pé àwọn onímọ̀
0: àwọn onímọ̀
1: kan wá tún bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ nǹkan tẹ̀mí lérò ni pé
0: onímọ̀ láti ilé ẹ̀kọ́ gíga àbí
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: kò tí nǹkan tí ẹ̀yìn
1: àwọn tó ń ṣèwádìí nípa àwọn irú nǹkan báyìí nǹkan mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pé ká kí ọmọ láyà bẹ́ẹ̀ ni ó dáná àwọn ọ̀nà tá fi lè kí àwọn ọmọ wa láyà nǹkan tẹ̀mí rò pé ó ṣe pàtó jù ni pé à ń láti kọ́ àwọn ọmọ ẹ ní àṣà àti èdè kan fi dá ara wọn mọ̀ ẹni tó bá mọ ibi tó ti wá tó mọ ẹni tó jẹ́ ó ṣòro kí
0: pàtàn fún
1: kan máa pàtọ fún.
0: Irú ẹni báyìí báyìí ló jẹ́.
1: Bẹ́ẹ̀ni kò ní gbà.
0: Kò ní gbà torí ó mọ ẹni tó ń jẹ́.
1: Torí ó mọ ẹni tó ń jẹ́.
0: Ẹni tó bá fẹ́ pàtọ fún wa ń sìn pé irú ẹni báyìí báyìí ló jẹ́.
1: Àìrọ́.
0: Irọ́ ẹni mọ ẹni tí mo jẹ́ mo mọ ibi tí mo ti ń bọ̀. Bẹ́ẹ̀ni
1: Yorùbá náà lè yá
0: wọn. Irú ẹ̀ ò ń ṣeré lé irọ́ ló pa. Irú mi tó ń ṣe ó pọ̀.
1: Bẹ́ẹ̀ni a lè fọwọ́ sí júwe lé bàbá wa torí a mọ lé bàbá wa rẹ̀ mọ ẹta jẹ́ ni ọmọ tí ò bá mọ ẹni tó jẹ́ tí ò mọ ìdílé tó tí ò mọ nípa ìtàn ìdílé tó ti wá àti bí wọ́n ṣe jẹ́ èèyàn pàtàkì pàtàkì tó òun ni ó wà lára nǹkan tó pé tó máa kàn bu ọmọ náà kékeré àti máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn ṣùgbọ́n ẹni tó bá mọ ẹni tó jẹ́ tó dára ẹ̀ mọ̀ tó mọ̀ pé ògbóǹjìgì Yorùbá ni mí ìdílé àwọn ọba ni mo ti wá ọba sọ
0: ó wá láti ìdílé ọba o kò wá láti ìdílé ó mọ̀ pé nílé tóun ti wá o àwọn èèyàn gbọ́n àwọn èèyàn kò ṣiṣẹ́ tán fẹ́ ṣe tán lè ṣe wọ́n lè ní wọ́n fẹ́ ṣiṣẹ́ àwọn tó ń fo àwọn tó ń wa ọkọ̀ kí ló ń pa aeroplane ọkọ̀
1: òfurufú
0: òfurufú òun á ṣe tó bá pẹ́ oníṣègùn ni òun lè ṣe tó bá pẹ́ iṣẹ́ nọ́ọ̀sì ni òun máa kò sí nǹkan kan tí kò lè ṣe o lè tẹ́ḿbẹ́lẹ́
1: bẹ́ẹ̀ni
0: kò ṣe tẹ́ḿbẹ́lẹ́ kan sọ pé ibi tó ti wá wọn òun wẹ̀ irọ́ ló ń pa ojoojúmọ́ ló ń wẹ̀ níbi tá a ti wá ìgbà wọn wẹ̀ ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ àti ilé ni wọ́n ti kọ́ ó dẹ̀ ṣe pàtàkì kán máa gbé àwọn ọmọ lọlé torí gbà míì bíyàn bá padà síbi tí ó ti wá tíyàn fẹsẹ̀ kan ilẹ̀ ibẹ̀ tíyàn dúró tíyàn rí gbogbo àwọn èèyàn tó jọ ń tíyàn débẹ̀ torí táwọn èèyàn kì í ṣe pé wọ́n fẹ́ pe orúkọ ẹ̀ wọ́n pe dáadáa ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ó ṣe kì í ṣe pé kì í ṣọmọ ìlú Australia bọ̀ pé kó lọ síbi tó yẹ pé àwọn èèyàn tó fojú jọ pọ̀ máa ń fúnyàn nígboyà wọ́n jẹ́ kí inú yàn dùn.
1: Nǹkan míì tí mo tún rò pé èèyàn lè ṣe ni pé èèyàn láti ran àwọn ọmọ lọ́wọ́ láti lè máa dá ronú àbí kán máa dá ṣe àwọn nǹkan díẹ̀díẹ̀ kì í ṣe pé tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ àti sáré wá atuse fun won atayo
0: helicopter mom
1: eh ani suru pe
0: lati ba won obirin wa soro rawon lo ma ntete fe gba ise lowo awon omo kan wa solution fun
1: Mm. Mm. Ya gbogbo obi na lo ma nse be. A kan se jura won lo, jura wa lo ni.
0: Awon obirin lo nse ju.
1: Awon obirin kan awon baba gan lo nse ju.
0: Sugbon.
1: Sugbon en ton se ju abi en ti o se ju yen ko ni koko. Koko ni pe ka fun apere e mo bi pe won ni isoro die kekere boya won fe jade sita
0: ti wa frustrated
1: ma ti ma binu to ade ti sare wa nkan ta le ati wa
0: toys grown no pram
1: ati wa solution si kaka be o so pe ka je ki won kon ronu pe kini nkan ti mo le se lati tun kini se kini mo rati itan kan ti mo gbo ni bi o ti to bi ose meji sisin eniyan so pe awon olowo ngba ti awon ke sugbon so sokoto nwa ya sugbon mama ohun awon omo mejo ni won nile
0: mama en lo de bi gbogbo
1: mama en lo de bi gbogbo o de tun ni baba kan na ni aye igba ti awon eyan ma bi mo pupo ni kin se aye sin eni na ti dagba
0: won gbianju
1: o wa ni pe ohun tun ni mama ni aburo ton toju to si je omo owo o sokoto awon o de nse awon to ni o pupo so sokoto n wa ja ohun wa lo ba mama won pe sokoto ohun ti ja ko ba ohun tun se mama ni pe ko lo mu apo ti owo atabere wa o wa lo mu wa o gbele won lowo o wa ni pe mama won wa so fun pe ko n bo ohun na oni pe o so pe ko wo ibi oho yen ko ki bo ohun bo ngba to n bo ohun ton mama won ni pe ko n lo ko fi tan koko ni eti pe loro kan sa bi stitch meji nikan ni mama won se won fi han ni ko ma wo lẹyìn ẹwọn ni kó lọ jókòó ní kọ́nà kó rán gbogbo ṣòkòtò yẹn tán ó ní òun jókòó tí ó gbà
0: ń
1: ẹni tó sọ ìtàn náà kò sọ bóyá abẹ́rẹ́gun bọ̀ ṣùgbọ́n ó ní òun jókòó tí òun dẹ̀ mọ̀ pé màmá òun ò ní bá òun rán kinní yẹn òun ṣáà yímọ́ nígbà tó yá òun ṣáà rán tán òun á tútù nígbà tó yá òun ṣáà rán tán ṣùgbọ́n ó ní pé òun ò lè ṣàpèjúwe bí inú òun ṣe dùn pé òun rán ṣòkòtò yẹn ó ní pé òun ò tiẹ̀ rí pé òun ò tiẹ̀ mọ̀ nísìnyí tó rán òun ti dàgbà òun ò tiẹ̀ òun dẹ̀ mọ̀ pé kinní yẹn kò ní rẹwà ṣùgbọ́n pride tó òun ní inú dùn ó ní bóun ṣe ń wọ ṣòkòtò yẹn ẹ rò pé gbogbo yẹn á rò pé ṣòkòtò tuntun ni tó rò fọwọ́ rẹ̀ ṣe ó dẹ̀ ni pé màmá òun ò dẹ̀ wá tijú torí pé wọn ò rán dáadáa ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì sí màmá òun ni pé òun ló ṣe ó dẹ̀ ti kọ́ bọ́ ṣe ń ṣe nǹkan tí mo wá kọ́ nínú ìtàn yẹn nígbà tí mo gbọ́ tẹ́ni yẹn sọ ìtàn yẹn ni pé àwa gan gẹ́gẹ́ bí òbí a láti mú kí tìjú torí nǹkan tó máa ń jẹ́ kí àwọn lára nǹkan tó jẹ́ ká máa ṣe
0: torí àfẹ́káwọn ọmọ ṣe mistake
1: àfẹ́kọ́ṣàṣìṣe
0: kọ́ máa ṣubú
1: kọ́ máa ṣe ṣùgbọ́n wọ́n láti ṣubú
0: díẹ̀
1: torí díẹ̀ náà
0: òjò àṣì ìdẹ̀ náà láti kọ́ ṣe ń ṣe
1: nǹkan
0: kì í ṣe pé torí gbogbo ẹ̀ tẹ́ bá ń ba ṣe ń lé ìta ló ti máa kọ́ wa
1: àwọn ọlọ́run jẹ́ kọ́ àwọn ọmọ wa kọ́ kẹ́kọ̀ọ́ wa láti ta yẹn ò dáa torí wọn ìyẹn máa ń dùn ló máa ń dùn nǹkan ìyẹn mo fi sọ́wọ́ òsì mi pé èèyàn láti fún àwọn ọmọ ní àǹfààní láti máa ṣe nǹkan díẹ̀díẹ̀ tí wọ́n bá ti dàgbà díẹ̀ fún wọn $5 jẹ́ kán lọ kọ́rin lọ sí corner shop of course èèyàn á make sure pé ó safe èèyàn lè dúró nítòsí kó máa wò wọ́n ṣùgbọ́n kán lọ rà fúnra wọn
0: kán sọ̀rọ̀ torí nǹkan tó tún ṣẹlẹ̀ ni pé èèyàn láti gbìyànjú kí ọmọ máa lose voice and losing voice yẹn kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán pé ki normal natural character omo
1: ka ma fe gba na danu
0: ka ma fe gba na danu ko ma fi ko ma ba wi kon kon yo kuro lare ini e se pataki omo kira rawness ti omo yen je ko wa nbe ko omo yen wa confident ko le soro e fun ni $5 yen ni lora nkan to wu e then to ba de ra de le ma bere lowo e pe chocolate marun to ra yi kilode kini di ti o fi ra chocolate marun kiloro
1: ade ma soro
0: e je ko soro e ma ba bi ah kini okay to get a below e shuma fun yin le okan abi meji e de mama ko na pe ki iyan ba ra nkan e kin se fun re nikan
1: be ni
0: fun
1: ko mo ma ni ko ma mo pe ah awon lati ma toju awon
0: ara
1: le
0: o eh eni pe te ba dagba nse ni ko toju yin but lati kekere na ni a ti ko pe gbogbo ara le lo
1: toju o ade ma fi apere han ka omo na ma ri pe ah bo awon agbalagba to wa ni awujo o to wa ladugbo o mo toju won
0: e ma fi wale o e ma fi wale ai nourishish awon ro ta fe ba yin so.
2: You're listening to 98.1 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makurum Bear, Tobakurum Bear, Timbamue, Wajeba. Don't touch that dial.